0: 26 látàrí ìgbékalẹ̀ ibùdó ìmọ̀ ẹ̀rọ àti kọ̀m̀pútà tí wọ́n fi gbé ìdánwò náà kalẹ̀. Wàyí o, ẹ̀jẹ̀ ká gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Gẹ́gẹ́ bí gbogbo àwọn ọmọlẹ́yìn Kristi káàkiri gbogbo àgbáyé ti ṣe
1: ìjọba
0: nígbà tí ìjọsìn ń lọ ní ilé ìjọsìn èyí tí ó wà ní agboolé Ifájọ́ Quarters ti Holy Family tí bàbá wa nínú Olúwa sì pe ìpè kí àwọn ọmọlẹ́yìn Kristi káàkiri rí àwọn ọmọlẹ́yìn àwọn ọmọlàkejì wọn gẹ́gẹ́ bí ẹran ara wọn àti láti bá wọn fi ìfẹ́ lò. Bàbá wa nínú Olúwa Reverend Maurice Mondi ó jẹ́ kó di mímọ̀ wípé gbogbo ìlàkàkà àwọn ènìyàn ni Ọlọ́run rí tí ó sì súnmọ́ wọn pẹ́kípẹ́kí débi wípé wọn kò ṣàì fi ọ̀rọ̀ Olúwa bọ́ àwọn ènìyàn wípé nínú ìfẹ́ tí Ọlọ́run ní sí àwọn ènìyàn ni ikú Jésù lórí àgbélébù àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀kọ́ èyí tí wọ́n fi kọ́ àwọn ènìyàn látàrí ìjíròrò ti Pọ́ọ̀lù tí ó sọ wípé bí Ọlọ́run ṣe fẹ́ràn wa tó òun ni ó jẹ́ Jésù Kristi náà sì wo àwọn ènìyàn pàápàá jùlọ nínú làkàkà wọn tí ó sì náwó ọ̀fẹ́ tó fi kán àwọn ọmọlẹ́yìn rẹ̀ láti lọ máa ṣe tọ́ àwọn ènìyàn sọ́nà nípa ìhìnrere Ọlọ́run àti láti fi ìfẹ́ hàn síra wọn ní gbogbo ibikíbi. Olùdásílẹ̀ àti ọ̀gá àgbà fún iléeṣẹ́ Skywise Group Elvis Abuyeye ti sọ àsọyé wípé iléeṣẹ́ àwọn ti gbọ̀rẹ̀gẹ̀ jígẹ̀ pàápàá jùlọ lẹ́nu bí ọdún mọ́kànlá tí àwọn ti dá àwọn iléeṣẹ́ náà sílẹ̀ wípé àwọn dá sílẹ̀ láti túbọ̀ mú ètò ọrọ̀ ajé àti ìdàgbàsókè bá ìpínlẹ̀ Edo ní pàtàkì.

sọ wípé àwọn dá ilé iṣẹ́ láti máa pèsè iṣẹ́ àti láti rọ àwọn ọ̀dọ́ lágbára. Àwọn sì ń gbìyànjú náà lórí ilé kíkọ́ àti ẹ̀yáwó, pàápàá jùlọ lórí ìgbòkègbodò ọkọ̀ àti oríṣiríṣi àwọn irúfẹ́ iṣẹ́ mìíràn tí àwọn ènìyàn bá yàn láàyò. Àwọn sọ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni àwọn ti ṣe iṣẹ́ fún tí kìí ṣe kékeré ní orílẹ̀-èdè Nàìjíríà. Ìjọba àpapọ̀ ti kéde wípé àwọn ṣe àṣeyọrí lórí àti fi ẹ̀rọ kọ̀m̀pútà ṣe ìdánwò sí ilé ẹ̀wẹ̀ gíga girama àti ti ilé-ìwé ẹ̀kọ́ṣẹ́ ní orílẹ̀-èdè Nàìjíríà fún ti ọdún 2026, ní èyí tí àjọ NAPTEP ṣe agbá.

0: àtùjọ́wà Ọláchin Nàràmíláhé Ọ̀gsí Ipi Ìgbélọ́ ni Mọ̀dàrọ́ níwọ̀n Nàràṣá Ọ̀chínwénánọ́rí Emeki lọ sí Ótọ́mọ́ná mi. Ọ̀dáta Gíyan Nàchín Emi ní Rẹ́wọ̀nà bí Emi kẹ̀kẹ́ bí Ugbódé kẹ̀kẹ́ Nàràmíláhé Ọ̀dìwọ́ná kẹ̀kẹ́ jì Èkútú Ẹ̀rù Ọ̀tá Rere. Ọ̀dáchin ó ní Federal Government dáta Gíyan Èlú Exam ọnu upe náà sí 2026. Nàràmíláhé Ẹ̀wùrẹ́ Nàárì Uwá Ìbẹ́nà Kókùnrin Nàlẹ́ọ̀rì Federal bí Uwá Ìbẹ́yọ́ sí Technical ọ̀nì Kọ́lẹ́jì náà rìbọ̀. Ọ̀yí ẹgbẹ́ni rẹ̀ wọ́n ní Exam náà. Ọ̀yí ìdárí Adúdú Nàrẹ́mú Ẹ̀gbẹ́ Dàgbàrẹ́ Rẹ̀rọ̀ Ṣan bí ìdáfẹ́ Ibọ́ Rẹ́wọ̀n Nàìjẹ́rí Ìwá Nílẹ̀-Lùyì Ẹ̀zámú Kẹ̀kẹ́ Ìdálúọ́rì Ìjẹ̀rẹ̀ Jàmbó ní Àgbà Ọ̀tọ́bà náà Ọ̀dáchẹ́yáhé Ọ̀nà Lẹ́rì Public Relations Borí Owó Fọláṣadé Ọ̀yẹ́tọ́nárí Ẹ̀dú Zànánà Nẹ. Ọ̀dáchẹ́yáhé Ọ̀nì Ebénègbẹ́nà Ìdáyẹ̀ Gbọ́n rí Ótọ́ Àbújá rí Uwá Ìbẹ́ Kẹ̀kẹ́ rí Àgbà Ọ̀tọ́mà Rèwèjà. Ìwòkàmọ́ Naimin Màsẹ́mí ni Dágbàrẹ́ rí Ìsàmbà Nucleus Radio Mẹ́ẹ̀dán Fàwọ̀sà Búmbárẹ́ Kàmọ́ Ẹ̀họ́ Ọ̀nù Zànánà Dẹ́chùn Jìmọ̀.
1: Ndeèwo nù ndị ọma na-ege ntị. Oge a bụ oge akụkọ ụwa n'ụlọ ọnụ mgbasa ozi anyị bụ Ìsàm Binoculars Radio Uromi. Onye ji akụkọ ọkụ ụbọchị keta bụ Nwada Chizaram. Tupu malite akụkọ ụwa ka ọha n'uju gara ọkpụrụkpụ okwu ndị a wọrọ anyị isi akụkọ. Ndị Katọlik agbaala ume ka ha gosipụta obi ebere Kraịst n'ebe ndị ọzọ nọ. Abụnyere mgbe so n'ụlọ ọrụ ọhụrụ kwupụta itinye ego ruru naira ijeri itoolu n'edo. Gọọmenti etiti anwale CBT maka ule ịbanye mahadum ọrụ aka. Ugbu a, kere akụkọ ụwa ndị a ka ọha n'uju. Reverend Morris Mondi kpọrọ ndị Kraịst oku ka ha na-egosipụta ịhụnanya, obi ebere na nghọta Kraịst n'ebe ndị ọzọ nọ, dịka Chineke si hụ mmadụ n'anya ma na-anọnyere ha n'oge nsogbu. Onyeisi Skywise Group Elvis Abunyere kwuru na ụlọ ọrụ ya tinyela ihe karịrị naira ijeri itoolu dị bekee kpọrọ 9 million n'Edo steeti ma mepụta ihe karịrị afọ 11 site n'isi ụlọ ọrụ ọhụrụ ya dị na Benin City. Gọọmenti etiti emeela nke ọma ule ịbanye afọ 2026 maka ụlọ akwụkwọ nke a na-arụ aka ma nwale usoro kọmputa based test n'ebe ule ndị dị iche iche na Naịjirịa. Tupu mpịachi akụkọ nke anyị asụ a, ka anyị laghachienu n'okwu ndị ahụ wọrọ anyị isi akụkọ.

0: Ebe a ka akụkọ ụwa akụkọ chike taa na kọrọ nụ. Ndalụ nụ maka ige ntị. Afa mbụ Nwada Chizara.
1: Ẹkùn déédéé wòyí, ẹ̀sìnkú bí ojú ọjọ́ ṣe rí káàkiri ogbó tí ẹ ti ń gbó wa. Èyí ni ilé iṣẹ́ Ishabanakula Radio. Èyí tó kalẹ̀ sí ìlú Rome. Ìròyìn ló ń déṣẹ́ tí ìgbọ́ yín láti ẹnu ọ̀gbẹ́ni Gbọ́lágadé Ọlábí. Ṣáájú, ẹ jẹ́ ká gbọ́ àwọn kókó inú ìròyìn náà. Gbogbo àwọn ọmọlẹ́yìn Kristi káàkiri gbogbo àgbáyé, pàápàá jùlọ ní ìlú Rome, ni a ti gbà ní ìmọ̀ràn láti

máa lo ìfẹ́ gẹ́gẹ́ bí Jésù Kristi Olúwa ṣe fi kọ́ wa sí àwọn ọmọlàkejì wa ní ibi gbogbo. Olùdarí ilé-iṣẹ́ Skywise Amúyẹ̀yẹ̀ ti ṣí olú-ilé-iṣẹ́ wọn ní àrà ọ̀tún ní ìlú Benin. Ìjọba àpapọ̀ ti ṣe àṣeyege lórí ìdánwò àṣewọlé sí ilé ìwé girama àti ilé ìwé oníṣẹ́ ọwọ́ ti ọdún 2026 látàrí ìgbékalẹ̀ ibùdó ìmọ̀ ẹ̀rọ àti kọ̀m̀pútà tí wọ́n fi gbé ìdánwò náà kalẹ̀. Wàyí o, ẹ̀jẹ̀ ká gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Gẹ́gẹ́ bí gbogbo àwọn ọmọlẹ́yìn Kristi káàkiri gbogbo àgbáyé ti ṣe ìjọsìn wọn káàkiri. Ìjọsìn lọ ní ilé ìjọsìn èyí tí ó wà ní agboolé Evangel Quarters ti Holy Family tí bàbá wa nínú Olúwa sì pé ìpè kí àwọn ọmọlẹ́yìn Kristi káàkiri rí àwọn ọmọlẹ́yìn àwọn ọmọlàkejì wọn gẹ́gẹ́ bí ẹran ara wọn àti láti bá wọn fi ìfẹ́ lò. Bàbá wa nínú Olúwa Reverend Maurice Mondi ó jẹ́ kó di mímọ̀ wípé gbogbo ìlàkàkà àwọn ènìyàn ni Ọlọ́run rí tí ó sì súnmọ́ wọn pẹ́kípẹ́kí débi wípé wọn kò ṣàì fi ọ̀rọ̀ Olúwa bọ́ àwọn ènìyàn wípé nínú ìfẹ́ tí Ọlọ́run ní sí àwọn ènìyàn ni ikú Jésù lórí àgbélébù àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀kọ́ èyí tí wọ́n fi kọ́ àwọn ènìyàn látàrí ìjíríre ti Pọ́ọ̀lù tí ó sọ wípé bí Ọlọ́run ṣe fẹ́ràn wa tó òun ni ó jẹ́ Jésù Kristi náà sì wo àwọn ènìyàn pàápàá jùlọ nínú làkàkà wọn tí ó sì náwó ọ̀fẹ́ tó fi rán àwọn ọmọlẹ́yìn rẹ̀ láti lọ máa ṣe tọ́ àwọn ènìyàn sọ́nà nípa ìhìnrere Ọlọ́run àti láti fi ìfẹ́ hàn síra wọn ní gbogbo ibikíbi. Olùdásílẹ̀ àti ọ̀gá àgbà fún ilé-iṣẹ́ Skywise Group Elvis Abuyeye ti sọ àsọyé wípé ilé-iṣẹ́ àwọn ti gbọ̀rẹ̀gẹ̀ jígẹ̀ pàápàá jùlọ lẹ́nu bí ọdún mọ́kànlá tí àwọn ti dá àwọn ilé-iṣẹ́ náà sílẹ̀ wípé àwọn dá sílẹ̀ láti túbọ̀ mú ètò ọrọ̀ ajé àti ìdàgbàsókè bá ìpínlẹ̀ Edo. Ní pàtàkì ó wá sọ wípé àwọn dá ilé-iṣẹ́ yìí láti máa pèsè iṣẹ́ àti láti rú àwọn ọ̀dọ́ lágbára àwọn sì ń gbìyànjú náà lórí ilé kíkọ́ àti ẹ̀yáwó pàápàá jùlọ lórí ìgbòkègbodò ọkọ̀ àti oríṣiríṣi àwọn irúfẹ́ iṣẹ́ mìíràn tí àwọn ènìyàn bá yàn láàyò. Wọ́n sọ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni àwọn ti pèsè iṣẹ́ fún tí kìí ṣe kékeré ní orílẹ̀-èdè Nàìjíríà. Ìjọba àpapọ̀ ti kéde wípé àwọn ṣe àṣeyọrí lórí àti fi ẹ̀rọ kọ̀m̀pútà ṣe ìdánwò sí ilé ẹ̀wẹ̀ gíga girama àti ti ilé-iṣẹ́ ẹ̀kọ́ ilé-ìwé ẹ̀kọ́ṣẹ́ ní orílẹ̀-èdè Nàìjíríà fún ti ọdún 2026 ní èyí tí àjọ NAFTEP ṣe agbátẹrù rẹ̀.

0: Ndị Katọlik agbaala ume ka ha gosipụta obi ebere Kraịst n'ebe ndị ọzọ nọ. Agbụnyere mmehie isi ụlọ ọrụ ọhụrụ, ikwupụta itinye ego ruru naira ijeri 9. Gọọmenti etiti nwale CBT maka ule ịbanye mahadum. Ebe a ka akụkọ ụwa ụbọchị keta na korona. Daalụnụ maka ige ntị. Afa mbụ Ada Chizara.
1: Ekudede oyi, ezikun bi ojo ojo siri, kaakiri ogbo ti e ti n gbo wa. Èyí ni ilé-iṣẹ́ Isabanacular Radio, èyí tó kalẹ̀ sí ìlú Rome. Ìròyìn ló ń déṣe tí ìgbọ́ yín láti ẹnu ọ̀gbẹ́ni Gbọ́lágadé Olabi. Ṣáájú, ẹ jẹ́ ká gbọ́ àwọn kókó oníròyìn náà. Gbogbo àwọn ọmọlẹ́yìn Kristi káàkiri gbogbo àgbáyé, pàápàá jùlọ ní ìlú Rome, ni a ti gbà ní ìmọ̀ràn láti máa lo ìfẹ́ gẹ́gẹ́ bí Jésù Kristi Olúwa ṣe fi kọ́ wa.
2: For who you be, you one click from the charts, believe me. Step 3, upload your track, your cover, your art, drop a little face vid, show your heart. Step 4, chill, wait for that mail, then step

0: Real music don't sleep.
1: Àti kọ̀m̀pútà tí wọ́n fi gbé ìdánwò náà kalẹ̀. Wàyí o, ẹ̀jẹ̀ ká gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Gẹ́gẹ́ bí gbogbo àwọn ọmọlẹ́yìn Kristi káàkiri gbogbo àgbáyé ti ṣe ìjọsìn wọn káàkiri ibi gbogbo tí wọ́n ti ń ṣe. Bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ rí bákan náà ní ìlú Yúrómù. Nígbà tí ìjọsìn lọ ní ilé ìjọsìn èyí tí ó wà ní agboolé Fajọ Quarters ti Holy Family tí bàbá wa nínú Olúwa sì pe ìpè kí àwọn ọmọlẹ́yìn Kristi káàkiri rí àwọn ọmọlàkejì wọn gẹ́gẹ́ bí ẹran ara wọn àti láti bá wọn fi ìfẹ́ lò. Bàbá wa nínú Olúwa Reverend Maurice Mondi ó jẹ́ kó di mímọ̀ wípé gbogbo ìlàkàkà àwọn ènìyàn ni Ọlọ́run rí tí ó sì súnmọ́ wọn pẹ́kípẹ́kí. Débi wípé wọn kò ṣàìfẹ́.

sọ́nà nípa ìhìnrere Ọlọ́run àti láti fi ìfẹ́ hàn síra wọn ní gbogbo ibikíbi. Olùdásílẹ̀ àti ọ̀gá àgbà fún iléeṣẹ́ Skywise Group, Elvis Abuyeye, ti sọ àsọyé wípé iléeṣẹ́ àwọn ti gbọ̀rẹ̀gẹ̀ jígẹ̀, pàápàá jùlọ lẹ́nu bí ọdún 11 tí àwọn ti dá àwọn iléeṣẹ́ náà sílẹ̀, wípé àwọn dá sílẹ̀ láti túbọ̀ mú ètò ọrọ̀ ajé àti ìdàgbàsókè bá ìpínlẹ̀ Edo. Ní pàtàkì, ó wá sọ wípé àwọn dá iléeṣẹ́ yìí láti máa pèsè iṣẹ́ àti láti rú àwọn ọ̀dọ́ lágbára. Àwọn sì ń gbìyànjú náà lórí ilé kíkọ́ àti ẹ̀yáwó, pàápàá jùlọ lórí ìgbòkègbodò ọkọ̀ àti oríṣiríṣi àwọn irúfẹ́ iṣẹ́ mìíràn tí àwọn ènìyàn bá yàn láàyò. Wọ́n sọ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni àwọn ti ṣe iṣẹ́ fún tí kìí ṣe kékeré ní orílẹ̀-èdè Nàìjíríà. Ìjọba àpapọ̀ ti

darí ilé-iṣẹ́ Skywise. Abúyẹ̀yẹ̀ ti ṣí olú ilé-iṣẹ́ wọn ní àrà ọ̀tún ní ìlú Benin. Ìjọba àpapọ̀ ti ṣe àṣeyege lórí ìdánwò àṣewọlé sí ilé ìwé girama àti ilé-ìwé oníṣẹ́ ọwọ́ ti ọdún 2026 látàrí ìgbékalẹ̀ ibùdó ìmọ̀ ẹ̀rọ àti kọ̀m̀pútà tí wọ́n fi gbé ìdánwò náà kalẹ̀. Wàyí o, ẹ jẹ́ ká gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Gẹ́gẹ́ bí gbogbo àwọn ọmọlẹ́yìn Kristi káàkiri gbogbo àgbáyé ti ṣe ìjọsìn wọn káàkiri ibi gbogbo tí wọ́n ti ń ṣe. Bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ rí bákan náà ní ìlú Yúrómì nígbà tí ìjọsìn ń lọ ní ilé ìjọsìn èyí tí ó wà ní agboolé Vajor Quarters ti Holy Family tí bàbá wa nínú Olúwa sì pé kí àwọn ọmọ lẹ́yìn Kristi káàkiri rí àwọn ọmọ lẹ́yìn àwọn ọmọlàkejì wọn gẹ́gẹ́ bí ẹran ara wọn àti láti bá wọn fi ìfẹ́ lò. Bàbá wa nínú Olúwa Reverend Maurice Mondi ó jẹ́ kó di mímọ̀ wípé gbogbo ìlàkàkà àwọn ènìyàn ni Ọlọ́run rí tí ó sì súnmọ́ wọn pẹ́kípẹ́kí débi wípé wọn kò ṣàì fi ọ̀rọ̀ Olúwa bọ́ àwọn ènìyàn wípé nínú ìfẹ́ tí Ọlọ́run ní sí àwọn ènìyàn ni ikú Jésù lórí àgbélébùú àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀kọ́ èyí tí wọ́n fi kọ́ àwọn ènìyàn látàrí ìjíròrò ti Paul tí ó sọ wípé bí Ọlọ́run ṣe fẹ́ràn wa tó òun ni ó jẹ́ Jésù Kristi náà sì wo àwọn ènìyàn pàápàá jùlọ nínú làkàkà wọn tí ó sì náwó ọ̀fẹ́ tó fi kán àwọn ọmọ lẹ́yìn rẹ̀ láti lọ máa ṣe tọ́ àwọn ènìyàn sọ́nà nípa ìhìnrere Ọlọ́run àti láti fi ìfẹ́ hàn síra wọn ní gbogbo ibikíbi. Olùdásílẹ̀ àti ọ̀gá àgbà fún ilé-iṣẹ́ Skywise Group Elvis Abuyeye ti sọ àsọyé wípé ilé-iṣẹ́ àwọn ti gbọ̀rẹ̀gẹ̀ jígẹ̀ pàápàá jùlọ lẹ́nu bí ọdún mọ́kànlá tí àwọn ti dá àwọn ilé-iṣẹ́ náà sílẹ̀ wípé àwọn dá sílẹ̀ láti túbọ̀ mú ètò ọrọ̀ ajé àti ìdàgbàsókè bá ìpínlẹ̀ Edo. Ní pàtàkì ó wá sọ wípé àwọn dá ilé-iṣẹ́ yìí láti máa pèsè iṣẹ́ àti láti rú àwọn ọ̀dọ́ lágbára àwọn sì ń gbìyànjú náà lórí ilé kíkọ́ àti ẹ̀yáwó pàápàá jùlọ lórí ìgbòkègbodò ọkọ̀ àti oríṣiríṣi àwọn irúfẹ́ iṣẹ́ mìíràn tí àwọn ènìyàn bá yàn láàyò. Wọ́n sọ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni àwọn ti pèsè iṣẹ́ fún tí kìí ṣe kékeré ní orílẹ̀-èdè Nàìjíríà. Ìjọba àpapọ̀ ti kéde wípé àwọn ṣe àṣeyọrí lórí àti fi ẹ̀rọ kọ̀m̀pútà ṣe ìdánwò sí ilé ẹ̀wẹ̀ gíga girama àti ti ilé-iṣẹ́ ẹ̀kọ́ ilé-ìwé ẹ̀kọ́ṣẹ́ ní orílẹ̀-èdè Nàìjíríà fún ti ọdún 2026 ní èyí tí

0: small share.
1: Ti ṣe olule iṣẹ wọn ni ara ọtun ni ilu Benin. Ìjọba àpapọ̀ ti ṣe àṣeyege lórí ìdánwò àṣewọlé sí ilé ìwé girama àti ilé ìwé oníṣẹ́ ọwọ́ ti ọdún 2026 látàrí ìgbékalẹ̀ ibùdó ìmọ̀ ẹ̀rọ àti kọ̀m̀pútà tí wọ́n fi gbé ìdánwò náà kalẹ̀. Wàyí o, ẹ̀jẹ̀ ká gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Gẹ́gẹ́ bí gbogbo àwọn ọmọlẹ́yìn Kristi káàkiri gbogbo àgbáyé ti ṣe ìjọsìn wọn káàkiri ibi gbogbo tí wọ́n ti

0: ṣe bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ rí bákan náà ní ìlú Yúrómì nígbà tí ìjọsìn lọ ní ilé ìjọsìn èyí tí ó wà ní agboolé Evangel Quarters ti Holy Family tí bàbá wa nínú Olúwa sì pé ìpè kí.
1: From the street to the school screen, we unify with the.
0: Ó jẹ́ kó di mímọ̀ wípé gbogbo ìlàkàkà àwọn ènìyàn ni Ọlọ́run rí tí ó sì súnmọ́ wọn pẹ́kípẹ́kí débi wípé wọn kò ṣàì fi ọ̀rọ̀ Olúwa bọ́ àwọn ènìyàn wípé nínú ìfẹ́ tí Ọlọ́run ní sí àwọn ènìyàn ni ikú Jésù lórí àgbélébù àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀kọ́ èyí tí wọ́n fi kọ́ àwọn ènìyàn látàrí ìjíríre ti Pọ́ọ̀lù tí ó sọ wípé bí Ọlọ́run ṣe fẹ́ràn wa tó òun ni ó jẹ́ Jésù Kristì náà sì wo àwọn ènìyàn pàápàá jùlọ nínú làkàkà wọn tí ó sì náwó ọ̀fẹ́ tó fi kán àwọn ọmọ lẹ́yìn rẹ̀ láti lọ máa ṣe tọ́ àwọn ènìyàn sọ́nà nípa ìhìnrere Ọlọ́run àti láti fi ìfẹ́ hàn síra wọn ní gbogbo ibikíbi. Olùdásílẹ̀ àti ọ̀gá àgbà fún iléeṣẹ́ Skywise Group Elvis Abuyeye ti sọ àsọyé wípé iléeṣẹ́ àwọn ti gbọ̀rẹ̀gẹ̀ jígẹ̀ pàápàá jùlọ lẹ́nu bí ọdún mọ́kànlá tí àwọn ti dá àwọn iléeṣẹ́ náà sílẹ̀ wípé àwọn dá sílẹ̀ láti túbọ̀ mú ètò ọrọ̀ ajé àti ìdàgbàsókè bá ìpínlẹ̀ Edo. Ní pàtàkì ó wá sọ wípé àwọn dá iléeṣẹ́ yìí láti máa pèsè iṣẹ́ àti láti rú àwọn ọ̀dọ́ lágbára àwọn sì ń gbìyànjú náà lórí ilé kíkọ́ àti ẹ̀yáwó pàápàá jùlọ lórí ìgbòkègbodò ọkọ̀ àti oríṣiríṣi àwọn irúfẹ́ iṣẹ́ mìíràn tí àwọn ènìyàn bá yàn láàyò. Wọ́n sọ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni àwọn ti ṣe iṣẹ́ fún tí kìí ṣe kékeré ní orílẹ̀-èdè Nàìjíríà. Ìjọba àpapọ̀ ti kéde wípé àwọn ṣe àṣeyọrí lórí àti fi ẹ̀rọ kọ̀m̀pútà ṣe ìdánwò sí ilé ẹ̀wẹ̀ gíga girama àti ti iléeṣẹ́ iléèwé ẹ̀kọ́ṣẹ́ ní orílẹ̀-èdè Nàìjíríà fún ti ọdún 2026 ní èyí tí àjọ NAFTEP ṣe agbátẹrù rẹ̀ ìyẹn National Business and Technical Examinations Board. Nínú ọ̀rọ̀ tí wọ́n sọ sí ìgboro ayé ẹni tí ó jẹ́ ọ̀gá àgbà kan àti alūkkóró ní iléeṣẹ́ ìjọba èyí tó wà fún ètò ẹ̀kọ́ Borí Owó Fọláṣadé ó sọ wípé ìjọba ti ṣe ọ̀pọ̀lọpọ̀ àṣeyọrí káàkiri gbogbo orígun mẹ́rin orílẹ̀-èdè Nàìjíríà títí tó fi dé ìlú Àbújá náà kò gbẹ́yìn rárá ìyẹn ilé ẹ̀kọ́ gíga Oronzo àti ilé ẹ̀kọ́ girama ní Gákí Àbújá. Èyí ni a ó fi ṣe àṣekágbá ìròyìn tòní.
2: All right, ladies and gentlemen, my name is Samson.

gbogbo àwọn ọmọlẹ́yìn Kristi káàkiri gbogbo àgbáyé, pàápàá jùlọ ní ìlú Rome, ni a ti gbà ní ìmọ̀ràn láti máa lo ìfẹ́ gẹ́gẹ́ bí Jésù Kristi Olúwa ṣe fi kọ́ wa sí àwọn ọmọlàkejì wa ní ibi gbogbo. Olùdarí ilé-iṣẹ́ Skywise Abúyẹ̀yẹ̀ ti ṣí olú ilé-iṣẹ́ wọn.

yàrá ọ̀tún ní ìlú Benin. Ìjọba àpapọ̀ ti ṣe àṣeyege lórí ìdánwò àṣewọlé sí ilé ìwé girama àti ilé ìwé oníṣẹ́ ọwọ́ ti ọdún 2026 látàrí ìgbékalẹ̀ ibùdó ìmọ̀ ẹ̀rọ àti kọ̀m̀pútà tí wọ́n fi gbé ìdánwò náà kalẹ̀. Wàyí o, ẹ jẹ́ ká gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Gẹ́gẹ́ bí gbogbo àwọn ọmọlẹ́yìn Kristi káàkiri gbogbo àgbáyé ti ṣe ìjọsìn wọn káàkiri ibi gbogbo tí wọ́n ti ń ṣe, bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ rí bákan náà. Tí bàbá wa nínú Olúwa sì pé ìpè kí àwọn ọmọlẹ́yìn Kristi káàkiri rí àwọn ọmọlàkejì wọn gẹ́gẹ́ bí ẹran ara wọn àti láti bá wọn fi ìfẹ́ lò. Bàbá wa nínú Olúwa, Reverend Maurice Mondi, ó jẹ́ kó di mímọ̀ wípé gbogbo ìlàkàkà àwọn ènìyàn ni Ọlọ́run rí tí ó sì súnmọ́ wọn pẹ́kípẹ́kí débi wípé wọn kò ṣàì fi ọ̀rọ̀ Olúwa bọ́ àwọn ènìyàn wípé nínú ìfẹ́ tí Ọlọ́run ní sí àwọn ènìyàn ni ikú Jésù lórí àgbélébùú àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀kọ́ èyí tí wọ́n fi kọ́ àwọn ènìyàn látàrí ìjíròrò ti Paul tí ó sọ wípé bí Ọlọ́run ṣe fẹ́ràn wa tó, òun ni ó jẹ́ Jésù Kristi náà sì wo àwọn ènìyàn pàápàá jùlọ nínú làkàkà wọn tí ó sì náwó ọ̀fẹ́ tó fi rán àwọn ọmọlẹ́yìn rẹ̀ láti lọ máa ṣe tọ́ àwọn ènìyàn sọ́nà nípa ìhìnrere Ọlọ́run àti láti fi ìfẹ́ hàn síra wọn ní gbogbo ibikíbi. Olùdásílẹ̀ àti ọ̀gá àgbà fún iléeṣẹ́ Skywise Group, Elvis Abuyeye, ti sọ àsọyé wípé

0: Nigeria. Ìjọba àpapọ̀ ti kéde wípé àwọn ṣe àṣeyọrí lórí àti fi ẹ̀rọ kọ̀m̀pútà ṣe ìdánwò sí ilé ẹ̀wẹ̀ gíga girama àti ti ilé ìwé ẹ̀kọ́ṣẹ́ ní orílẹ̀-èdè Nàìjíríà fún ti ọdún 2026 ní èyí tí àjọ NAFTEP ṣe agbátẹrù rẹ̀ ìyẹn National Business and Technical Examinations Board. Nínú ọ̀rọ̀ tí wọ́n sọ sí ìgboro ayé, ẹni tí ó jẹ́ ọ̀gá àgbà kan àti alūkkóró ní ilé-iṣẹ́ ìjọba èyí tó wà fún ètò ẹ̀kọ́ Borí Owó Fọláṣadé, ó sọ wípé ìjọba ti ṣe ọ̀pọ̀lọpọ̀ àṣeyọrí káàkiri gbogbo orígun mẹ́rin orílẹ̀-èdè Nàìjíríà títí tó fi dé ìlú Àbújá. Náà kò gbẹ̀yìn rárá, ìyẹn ilé ẹ̀kọ́ gíga Orozo àti ilé ẹ̀kọ́ girama ní Gákí, Àbújá. Èyí ni a ó fi ṣe àṣekágbá ìròyìn tòní.
1: Right, ladies and gentlemen, my name is MC Alamano, known as Enjoyment's Landlord. I'm speaking right now. Always listen to Sports Daily on Esam Banab.

0: Cinemagic Records. Star Express. With KC Records. Powered by One TV and Crop Cards. Soft fits, 808 bass lines, and cinematic riser builds up to beat drop.
1: Do you have what it takes? A voice? A song? A story the world needs to hear?
0: Then wait no further, your journey starts right here.
2: Kí ni wọ́n ṣe wádìí àwọn ọlọ́pàá ní ìlú náà? Àgbá owó orí epo ti já wálẹ̀ ní ọjà àgbáyé ní èyí tí ó jẹ́ $80 tí owó pàṣípàrọ̀ sì ti gbéra sókè lẹ́yìn ìgbà tí ilẹ̀ Amẹ́ríkà àti ilẹ̀ Iran ti gbà láti dáwọ́ ogun dúró. Wàyí o, ẹ jẹ́ ká gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Látàrí ayẹyẹ ọdún àwọn àgbáyé tó ń lọ káàkiri gbogbo àgbáyé, ní èyí tí àjọ ìṣọ̀kan àgbáyé ti fẹnukò láti máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ àti ayẹyẹ ìdojúkọ àwọn àgbàlagbà ní èyí tó máa ń ṣẹlẹ̀ ní ọjọ́ 15 oṣù kẹfà ní gbogbo ọdọọdún. Àmọ̀ràn ti lọ bá gbogbo àwọn olùgbé ilẹ̀ Ẹ̀ṣàn láti máa fi ojú rẹ wo àgbàlagbà kí wọ́n dáàbò bò wọ́n, kí wọ́n sì máa ṣàpọ́nlé wọn. Nínú ọ̀rọ̀ tí ó bá oníròyìn wa sọ, ọ̀kan lára àwọn oníṣègùn òyìnbó èyí tí ó wà ní ìlú Yorùbá, ìyẹn Yorùbá Specialist Teaching Hospital, Dókítà Mercy Obo, sọ wípé ọjọ́ 15 oṣù kẹfà ọdún ní àjọ ìṣọ̀kan àgbáyé ya ọjọ́ ayẹyẹ àti máa ta àwọn ènìyàn jí lórí ọ̀rọ̀ ìdojúkọ àwọn àgbàlagbà, tí ó sì sọ wípé ó ti di dandan kí àwọn ènìyàn máa yí àwọn àgbà sí.

ọ̀rọ̀ náà kò bójú mu tó àti wípé ìjọba ṣetán láti bójú lámẹ̀tọ́ wo ìṣe àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ náà. Nínú ọ̀rọ̀ tó jáde láti ẹnu akọ̀wé ìròyìn gómìnà Patrick Ebojele ní ọjọ́ ajé ni ó sọ wípé àṣẹ ti wá láti ọ̀dọ̀ gómìnà tí ó sì pàṣẹ fún ẹni tí ó jẹ́ commissioner of police ní ìlú náà ìyẹn ọ̀gbẹ́ CP Monday Agbonika láti tètè bẹ̀rẹ̀ ìwádìí lórí àwọn tí ó wúrú wà yìí kí wọ́n sì.

Sí, hubo ese pasiparo, ¿no? Así, pensó que le dije, orile de América, a ti, orile de Irán, ti foca, fenos, si oro, que aguanti, fimosoca, lati, da un duro, lati, bi. Oṣù mẹ́ta sẹ́yìn ni wàhálà ti bẹ̀rẹ̀ ti ilẹ̀ Amẹ́ríkà àti ilẹ̀ Israel lọ dojú ìjà kọ ilẹ̀ Iran tí ilẹ̀ Iran sì fi ìbínú ti ojú ọ̀nà tí gbogbo àgbáyé máa ń gbà gbé epo wọ ìlú wọn ìyẹn tí wọ́n ń pè ní Strait of Hormuz láti gbà ìwá ni owó epo ti lọ sókè tó sì kọ̀ tí kò wálẹ̀ ṣùgbọ́n wọ́n ti pinnu láti fi ẹnu òkòkò sọ́ọ́dún lórí ọ̀rọ̀ náà ní èyí tí wọ́n sì buwọ́ lu àdéhùn akùjàmọ́ ní ilẹ̀ Switzerland ní ọjọ́ ẹtì tó ń bọ̀. Èyí ni a ó fi ṣe àṣekágbá ìròyìn tòní.